Events akukulu hi fambiseke xiyenge xin'wana xa mitirho ya Radio Mozambique nkarhi lowu hi faneleke akuva hi vumisa ino nacional.